0: Everybody.
1: Eagle 7 Sport Radio 103.7 FM. Baba dogun odun bo wa kola. Baba dogun osu bo wa kola.
2: The life I was searching for.
1: Eyi to kan wa ni ile Adulawo o tun fe gbina ya o. Ifese won se laarin ko agbabolu orilede Egypt ati Australia. Lai de na penu lai fi opa polopolo pejo. Orilede melo lati ile Adulawo lo seku baye. Ni ipele iko eleni 32 round of 32. Leyin ipele yi round of 16 lo kan. Ori re for the winner, eku roju for the loser. Awon orilede bi metala ni won ti lanfani lati fi de re mule wi pe won ti peregede si ipele ti kan. Eyi to kan fun ti oni. Laarin iko agbabolu orilede Egypt ati Australia. E ma gbagbe wi pe ifese won se yo tun ma waye to ba di ago mokanla laarin orilede Argentina ati Cape Verde, Colombia ati Ghana.
2: When I took the ride,
1: awon na yo ma se be laago meji abo. E fokan bale ikan ni Eagle 7 Sport Radio 103.7 FM. Awa nile lati fun yin gege be o ba se nlo lapa be yen. Orilede Portugal won ti na orilede Croatia pelu ami ayo meji si eyo kan lana. Ah, odun kupo kupo. Orilede Portugal se nkan kan to dun mo mi nu lana won ran ti Diego Jota. Ni to je okan lara awon agbabolu orilede Portugal to jade kuro laye. Won ran ti e dada. Kódà Ronaldo ló wọ jẹ́sí yẹn. Wọ́n fi ṣèrántí arákùnrin yẹn. Switzerland àti Algeria. Wọ́n na Algeria o. Pẹ̀lú àmì ayò méjì sí òdo. Ni wọ́n fi já Algeria kúrò ní ìpele yẹn. Èyí tó kàn báyìí láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Èmi wà ń bí láti máa fún yín. Gbogbo bó ba ṣe ń lọ. Sẹ̀nìgà ti já. Àwọn orílẹ̀-èdè láti ilẹ̀ Adúláwọ̀ àwọn náà ti lọ DR Congo, àwọn náà ti lọ ilé. Ajá ń sáré fún yín bí. Line-up yẹn ṣeré láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt àti orílẹ̀-èdè Australia. Gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ ní ìrọ̀lẹ́ òní. Èmi ti rí Mohamed Salah. Ẹjẹ́ ń sáré fún yín ní starting line-up yẹn.

sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Australia. Ẹni tó jẹ́ aṣọ́lé wọn, Beach, ló jẹ́ aṣọ́lé wọn lénìí lórí pápá. Àrí Sycat, Sycat, òun ló wà lọ́wọ́ ẹ̀yìn, màá sọ̀rọ̀ nípa left. Ẹ̀jẹ̀ ń kọ́kọ́ sọ dímọ̀ fún yín pé formation tí àwọn arábìnrin ń lò. Ti orílẹ̀-èdè Australia ń lò nírọ̀ ọ̀lẹ́ òní. Àwọn mẹ́ta tó wà lẹ́yìn. Jersey number 3. Sycati. Òun ló wọ Jersey number 3. Jersey number 19 lẹ́yìn yẹn. Àwọn mẹ́ta tó wà lẹ́yìn ni mò ń gbìyànjú láti mú wá sí ètò ìgbọ̀nyìn o. Sauta, Jersey number 19. Harrington, Jersey number 25. Tẹ́wárí àwọn mẹ́rin tí wọ́n tò sí ọwọ́ àárín yẹn midfield. Jables, Jersey number 5. O'Neill, Jersey number 13. Ivrina, Jersey number 22. The Each, Jersey number 16. Ṣẹ̀wárí àwọn méjì tí wọ́n fi sí ọwọ́ iwájú láti máa sọ́pọ̀tù atamátàsé. Lọ́wọ́ iwájú yẹn. Jersey number 20. Vopato. Jersey number 8. Metcalfe. Striker kan ṣoṣo tí wọ́n wá ń ṣe àmúlò lọ́wọ́ iwájú. Irakunda. Jersey number 17. Bí wọ́n ṣe to formation yẹn lineup ti orílẹ̀-èdè Australia. 3-4-2-1. Bí wọ́n ṣe tò nìyẹn. Ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ti orílẹ̀-èdè Argentina, orílẹ̀-èdè Egypt, ẹnu mi àgọ́. Pẹ̀lú bí kan ṣe dédó lásìkò yìí, ìṣẹ́jú kan ti lọ. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Australia àti orílẹ̀-èdè Egypt, òdo òdo ni wọ́n wà lásìkò yìí. Orílẹ̀-èdè Egypt wọ́n gba láti ọwọ́ òsì. Wọ́n mú láti ọwọ́ òsì lọ sí ọwọ́ ọ̀tún. Nígbà tí orílẹ̀-èdè Australia mú láti ọwọ́ ọ̀tún, wọ́n mú lọ sọ́wọ́ òsì.

ẹ̀dẹ̀ máa gbàgbé wípé àwọn akọ́nimọ̀ọ́gbá mẹ́fà ni wọ́n ti pàdánù iṣẹ́ wọn ni wọ́n ti kọ̀wé fi ipò sílẹ̀ lẹ́yìn tí wọ́n já kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup. Eagle 7 Sport Radio 103.7 FM wọ́n tún gbìyànjú ẹ o. Australia ń gbìyànjú o. Wọ́n ń gbìyànjú láti mi àwọn ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt. Ṣùgbọ́n Egypt náà wọ́n ń gbìyànjú lọ́wọ́ ìyẹn wípé sẹ́ àwa náà wá tẹ́pa àwa ṣeré o. Díẹ̀ ló kù ọ́. Tó bá jẹ́ pé ó lọ ṣubú lápàgbà yẹn ni, ó ṣeéṣe kí wọ́n mú pẹ́nàtì fún wọn. Ṣùgbọ́n kọ́nà àkọ́kọ́ fún orílẹ̀-èdè Australia gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fún wọn. Adarí Ayọ̀ ń bá gbogbo wọn sọ̀rọ̀ nínú box 18. Ṣé wípé ẹ ṣe jẹ́jẹ́ ẹ má kọ lura yín o. Àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt àwọn náà ń ṣe ojúṣe wọn lọ́wọ́ ẹ̀yìn ẹ pé sẹ́ wọ́n ti gba kọ́nà yẹn pásì ni wọ́n fi ṣe. Ọwọ́ orílẹ̀-èdè Australia ni bọ́ọ̀ wà lásìkò yìí. Agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn yẹn ìyẹn ṣúdà ó gbà sọ́wọ́ aṣọ́lé wọn. Aṣọ́lé wọn ṣe bẹ́ẹ̀ ó bú díẹ̀ sínú nìyẹn o. Ọwọ́ orílẹ̀-èdè Egypt ló dẹ̀ ṣe bẹ́ẹ̀ ló padà bọ́ sí.

0: ó sọ di mímọ̀ fún yín lẹ́ẹ̀kan. Nípa orílẹ̀-èdè mẹ́tàlá ni wọ́n ti láǹfààní láti pèrègede sí ìpele tí ó kàn. A bá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé World Cup round of 32. Àwọn tí wọ́n ti pèrègede sí ipele ikọ̀ ẹlẹ́ni 16. Àwọn orílẹ̀-èdè bíi mẹ́tàlá gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀. Àwọn orílẹ̀-èdè bíi Belgium, France, Brazil, Norway, Morocco, Paraguay, Canada, Mexico, England, Portugal, Spain, US. Àwọn orílẹ̀-èdè wọ̀nyí ni wọ́n ti láǹfààní láti tẹ̀sọ́ iwájú sí ipele tó kàn. Orílẹ̀-èdè Portugal, àwọn náà ṣe tiwọn. Wọ́n láǹfààní láti na orílẹ̀-èdè Egypt tún gbìyànjú ẹ o. Wọ́n tún gbìyànjú. Wọ́n fara kó. Switzerland, àwọn náà ti pèrègede sí ipele tí ó kàn. Ẹ má gbàgbé pé látàrí bí orílẹ̀-èdè Portugal ṣe jáwé olúborí lánàá, ó ti dájú wípé orílẹ̀-èdè Spain ni wọn yóò lọ kojú gẹ́gẹ́ bí nǹkan ṣe dé dúró lásìkò yìí.
1: Orí ìfẹ́ mi fún bọ́ọ̀lù, mo ti ṣe iṣẹ́ bricklayer rí. Mo dẹ̀ ti ṣiṣẹ́ nílé iṣẹ́ búrẹ́dì. Ìgbà míì gan wà tó ṣe pé mo ti pọn mi tà fún yàn nílé rẹ̀ rí láti rí owó láti fi ra bàtà àbí láti fi lọ sí ṣéènì. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí a ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni pé tán bá ní ẹ wá sílùú Èbó, kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún 5-4 tán ti bẹ̀rẹ̀. Àmọ́ ìmọ̀ràn tẹ́mi máa ń gbà ni pé wọ́n kọ́kọ́ ní sùúrù, kẹ́ ẹ sì rí dájúdájú pé ibi tẹ́ ẹ̀ ń lọ yìí, ibi tí è sí ọ̀nà irọ́ ni. Tán bá ti ní owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí, lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣe báyìí, ẹ̀fùn àti ìmọ̀ràn tẹ́mi ní fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí a ń pè ní England.
2: This is Eagle 7, 103.7 FM, Sports Radio.

Ego Cell on Sport Radio 103.7 FM. Orile de Egypt. Oh! One team offside already. On fait bignon, je l'ai fait l'équipe ici. C'est bon. Offside, le body. Je fais ça, on s'en chine, l'eau. Larry Cole, Agbabolo, Orile de Australia. Ati Orile de Egypt. Orile de Egypt, c'est le lampan, et l'ati maliwajo. Nibi, il fait ça, on s'en yé. Ishaju Merinla, 14 minutes. Ni won lanfani lati ni awon yen gege bi won se n ba lo nigba na as hour lo lanfani lati ni awon yen fun orilede Egypt ati gba na ni orilede Australia na ma tin gbianju lati so di mo pe e je ka wa na te deyo kan pada ṣugbọn awon ti orilede Egypt awon na won fi owo yen le o bi won se n gbianju lowo iwaju yen ni won make sure ipe omi ko teyin wo bi awon lenu ngege bi won se ngbiyanju nibi ifese won se yi e je ka wo ko so ti o le sele nibi ifese won se oni ibon inu wa dun dele dele ta ba le ri awon orilede lati ile adulawo iyato si orilede Morocco ipe awon na ti lanfani lati pele gede si pele round of 16 orilede Ghana bawo na won na se fe se orilede Cape Verde bawo na ni awon na ìṣẹ́fẹ́ṣe ẹ má gbàgbé pé orílẹ̀-èdè Cape Verde orílẹ̀-èdè Argentina ni wọ́n fẹ́ kojú kí wọ́n lè ṣọ́ọ̀kì gbogbo àgbáláyé kí wọ́n yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀ orílẹ̀-èdè Argentina lálẹ́ òní bí lóru mọ́júmọ́ ẹ̀jẹ̀ ká wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kò sóhun tí ò lè ṣẹlẹ̀ Hydration break. Ìsinmi ránpẹ́ fún àwọn méjèèjì fún orílẹ̀-èdè méjèèjì lásìkò yìí. Anytime lélẹ́yẹ̀ láti ọwọ́ 9. Ọ̀gá sọ ni mo kọ́kọ́ fi ṣíde. Àmọ́ ń sọ̀rọ̀ nípa orin 9 ní alẹ́ òní. Lélẹ́yẹ̀ anytime. 9 ẹni. Weekend láwà yìí. Ẹ jẹ́ kára máa fi ìyẹn ká máa fi ṣẹ̀yọ́ ẹ̀. Ìwò lẹ́yìn tí láǹfààní láti máa gbọ́ mi. Inú ọkọ̀ ni, ilé epo ni, èyí sì wà lẹ́nu iṣẹ́ ni. Ṣé máa fi eléyìí kẹ́ máa fi enjoy ara yín. Ọmọ tó bá ń ṣiṣẹ́ dédé, ó yẹ kó lásìkò Ìbàdàn. Ẹ jẹ́ sáré já yín sí àwọn ìròyìn lọ́lọ́kọ̀ òjọ̀ kan. Gẹ́gẹ́ bí wọ́n ti ṣe bá mi wá sóde. Ní àkókò tí mo wà yìí. Ṣé máa ń sọ̀rọ̀ nípa Victor Boniface? Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní òun ló kọ́kọ́ resume training nínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Leverkusen. Ẹ má gbàgbé pé àdéhùn àyálò ló bá kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí. Ṣùgbọ́n injury kò jẹ́ kó gbádùn ara rẹ̀ láti rí dáúlà rẹ̀ lò nínú ikọ̀ agbábọ́ọ̀lù èyí tí wọ́n lò nílọ. Ṣùgbọ́n lásìkò yìí ó ti tètè padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayern Leverkusen láti rí pé sáà tí ń bọ̀ yìí òun ṣe dáadáa fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Wọ́n ní Neymar inú ọdún pẹ̀lú ipa tó ń kó níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé fún orílẹ̀-èdè Brazil lásìkò yìí. Ṣùgbọ́n ó sì ń fi ara balẹ̀. Ta ló sọ eléyìí mímọ̀? Akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil Carlo Ancelotti òun ni ó fi ìdí rẹ̀ múlẹ̀ pé lótìítọ́ àti lódodo. Inú Neymar Jr. inú ọ̀dọ̀ tí àwọn kankan nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil fẹ́ máa ríra rẹ̀ lórí pápá lóòrèkóòrè látàrí bí ò ṣe wá láǹfààní láti máa wà lórí pápá lóòrèkóòrè yìí ló dàbí pé inú ẹ̀ ò fẹ́ dùn délẹ̀délẹ̀. Akọ́nimọ̀ọ́gbá yìí sọ wípé òun rí wípé inú ẹ̀ ò dùn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó sì ń ṣe ohun tó yẹ kó ṣe nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Brazil.

0: ẹ̀yin ti máa ń yọ. Mo ní ìròyìn kan fún yín. Mo ní ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Wọ́n máa dá Onana, Andre Onana. Wọ́n dá padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù tó ti ń bọ̀ pẹ̀lú àdéhùn àyálò. Andre Onana ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ pé yóò padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor. Má gbàgbọ́ pé nínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí ló wà pẹ̀lú àdéhùn àyálò láti inú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ṣùgbọ́n níbi tọ́rọ̀ dé dúró yìí, wọ́n ní fún ìgbà kejì. Andre Onana yóò máa láǹfààní láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù náà pẹ̀lú àdéhùn àyálò. Wọ́n ní kódà pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, ó ṣeéṣe kí wọ́n fún ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor ní àǹfààní láti ra Andre Onana pátápátá wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù. Ẹ má gbàgbọ́ pé àdéhùn ọdún méjì ló kù fún Andre Onana nínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Bóyá kí ó tó tẹnubọ ipò, wọ́n á láǹfààní láti tà pátápátá. Ó tilẹ̀ jẹ́ pọ̀ pọ̀ àwọn ọmọ Man U wọn ò fẹ́ jẹ́ kí Andre Onana padà wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United. Ẹ bá jẹ́ ń sọ kọ́ntínítìnù. Agbábọ́ọ̀lù kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Egypt jẹ́ sí nọmba 3. Òun ló ti ń jẹ ìrora báyìí. Hardy. Agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Australia jẹ́ sí nọmba 17. Òun ló kópa lọ fún o. Ibi tó dẹ̀ ti bà á. Kì í ṣe ibi tí ó da rárá. Ṣùgbọ́n àwọn elétò ìlera wọn ti ń gbìyànjú láti gba tó ọwọ́ wọn lórí agbábọ́ọ̀lù yìí. Ọmọ orílẹ̀-èdè Egypt ni jẹ́ sí nọmba 3. Mo ti láǹfààní láti dìde dúró báyìí. $32 played. Ìṣẹ́jú 32. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Orílẹ̀-èdè Egypt ló dẹ̀ láǹfààní láti máa léwájú pẹ̀lú àmì ayò ẹyọ kan sí odò. Ìṣẹ́jú 14 ni wọ́n láǹfààní láti mi àwọn yẹn. Ní báyìí free kick fún orílẹ̀-èdè Australia. Orílẹ̀-èdè Egypt ló bọ́ sí bó tilẹ̀ jẹ́ pé nínú box 18 yẹn wọ́n kọ́kọ́ dàrú bọ ara wọn lójú. Ọlọ́run ló ní kí àwọn agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt kí wọ́n farabalẹ̀ lọ́wọ́ ẹ̀yìn yẹn. Bí bẹ́ẹ̀ kọ́ ó ṣeéṣe kí wọ́n ti lọ fi ara gbé bọ́ọ̀lù yẹn wọlé. Láàrin eléyìí tí wọ́n ń fi hàn wáyìí, inú ẹ̀ ń dùn lẹ̀ wípé sẹ́ àwọn làwọn sì ń léwájú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Ẹnìkan lára àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Egypt ni wọ́n gbé hàn wá. Ṣùgbọ́n lásìkò yìí àwọn ti orílẹ̀-èdè Egypt wọ́n ń tò látọwọ́ yìí. Aṣọ́lé wọn ti búdè síta o. Ó dẹ̀ ṣe bẹ́ẹ̀, ọmọ orílẹ̀-èdè Egypt ló forí gbé bí ọ̀dọ̀ ẹni tí ń ṣe aṣọ́lé fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Australia. Aṣọ́lé yẹn dẹ̀ tó látọwọ́ yẹn. Ó bẹ̀rẹ̀ sí ní yẹn bọ̀ yẹn sí ọwọ́ àwọn agbábọ́ọ̀lù rẹ̀. Jẹ́sí nọmba 3 agbábọ́ọ̀lù fún orílẹ̀-èdè Australia. Ó dá padà. Gbàgbé pé round of 32 lẹ́yìn ipele yìí round of 16 ló kàn. Orílẹ̀-èdè Australia ń gbìyànjú. Wọ́n gbé wọlé láti ọwọ́ ẹgbẹ́. Ó wà lọ́wọ́ orílẹ̀-èdè Australia lásìkò yìí. Ṣùgbọ́n ti padà bọ̀ sọ́wọ́ orílẹ̀-èdè Egypt. Orílẹ̀-èdè Egypt wọ́n ń gbìyànjú láti máa ti bọ̀ lọ sí iwájú ṣùgbọ́n wọn kò farabalẹ̀. Wọn ò tó dáadáa. Àwọn àṣìṣe kéékèèké yìí tí wọ́n ń ṣe ló jẹ́ kí bọ́ọ̀ yẹn máa bọ́ sọ́wọ́ orílẹ̀-èdè Australia. Ṣùgbọ́n orílẹ̀-èdè Australia lásìkò yìí jẹ́ sí nọ́mbà 3. Òun ló fẹ́ láǹfààní láti sọ. Ó dẹ̀ ti sọ sáàrin wọn nínú box 18. Ọwọ́ ta ló fẹ́ bọ́ sí báyìí? Mo bọ́ sọ́wọ́ orílẹ̀-èdè Australia short. আসলে এ বোমলে নি ইগো 7 স্পট রেডিও 103.7 এফএম চাপিডি কালে সিলোপে উপতাচি শুলু লুই ফলে ওগো নিউ রিলেটেড নাইজেরিয়া এজেন্ট সো আজ কো লং ওয়ে রিন লনো কোচ কো এই টিমোতি মোয়াসি এটি গোই কায়োডি আগবা বলু কোন রে মাইকে কায়োডি নি ওয়ান্ট টু ফিড রে মুলে উইপে Fair share a lojuni kwa ambabolo Brentford. Kayode any ti oro ti yonju lori re tele tele. Ipe boyo fe kuro ninu iko agbabolo orile ori ninu iko agbabolo Brentford sugbon lasiko yi. Gbogbo oro ti wo ipe Kayode ni yo ma wa pelu iko agbabolo Brentford di osu kefa odun 30 odun 2032 gege bi royin yen se fi dire mule Australia won gbianjo iwa asole won orile de Egypt na won duro dede lowo eyin yen pe se be awon agbabolu mi lowo eyin ba te n se sege sege emi gan mo gbodo duro dede o tete jade wa mu bo yen to di wipe won se kini e fun won orile de Egypt won tin to lati owo eyin gbogbo igbianju won ni wipe ki awon te ri go elekeji to di wipe awon ba bala akoko yi lo adare ayo ti mu wow o ti mu fun awon orile de Egypt desi number 21 for orile de Egypt o be je ki agbabolu omo orile de Australia yen ko lo mo hun lara o ya dogbon si ni ipale mo ifese won se bi ikọ agbabolu obirin to orile de Nigeria Super Falcons nibi idije ti ile adulawo ti a ma n soro nipa WAFCON ti awon obirin won ni ọkan lara awon agbabolu ọkan lara awon orilede to orilede Nigeria fe koju nibi idije naa ti a ma n soro nipa orilede Zambia won ti fi idi re mule pe won ti lanfani lati se agbekale ifesewonse olore sore meji ra won to di wipe idije ife eye ti ile adulawo WAFCON tawon obirin o gbina ya ma gbagbe wipe orilede Zambia yi ni won yo ma koju orilede Egypt nibi ifesewonse won akoko nibi idije WAFCON Egypt awon okunrin won ni won wa lenu e lasiko yi ti won lewaju nibi idije ife eye agbaye gege bi ati kowe re awon obirin won na awon na mo mo pa won na ti won ma gbarade lapa bi kan ajagawo ti gbogbo e yo se yori si fun orilede Egypt ni ale oni gege bi won se n ba lo 38 minute played nibi ifesewonse yi round of 32 ifesewonse siku Ashimari ifesewonse laarin orilede Argentina ati Cape Verde Ashimari ifesewonse laarin orilede Ghana ati Colombia aje ka wo boya aje ka ni gbagbo wipe orilede Egypt ma gbele idile ma tele darapo mo orilede Morocco lati lo kopa ni bi ipele ti o kan ta mo si round of 13 round of 16 Neymar Junior òun ni Lamiyama ẹnu mi àgọ́ òun ló ti ń sọ nǹkan kan ìpè ohun ìdùnnú ohun ayọ̀ ló máa jẹ́ òun tun ba lo koju orilede Portugal o ti daju o si ani ani nbe bi pe orilede Portugal ni yo ma koju orilede Spain ni ipele ti o kan ta ba nsoro nipa round of 16 ni bi idije ife eye agbaye World Cup ere ma gbagbe pe ojo abameta Saturday onlaye ni ipele ti o kan yen round of 16 yo ma gbina ya ibi ta ti ma ri orilede Canada ati orilede Morocco won yo ma koju ara won ife se won se akoko ni o ibi idije ife ye agbaye ta ba soro nipa round of 16 to ba wa se be iyen ba waye tan Paraguay ati orilede France na go marun role won yo ma lanfani lati ma koju ara won to ba di ojo Aiko Sunday ojo karun osu keje odun ti a waye Brazil ati Norway awon na yo ma koju ara won oni ago merin Mexico ati England awon na yo ma koju ara won lojo Aiko Sunday yi na ni lago mejo orilede Egypt won fe mi awon gan awon asole awon agbabo lowo eyin orilede Australia awon na dira won daada gege bi mo se n ba lo awon ifese won se ti o ma se be tu mama lanfani lati ma waye ni ipele round of 16 o ti so pe Mexico ati England ni won yo ma koju ara won Portugal ati Spain awon na ojo aje lo bo se ojo kefa osu keje ni o bo se ifese won se je ifese won se kan ta won yan kan tin fi oju si pe se orilede Spain won na orilede Austria lati so di mo pe awon fe lo koju orilede Portugal je ka wo bi gbogbo e yo se ri lojo aje leyin na ifese won se la run orilede United States ati orilede Belgium na a ma lanfani lati ma waye to ba di ojo isegun eni ba jawe olubori laarin orilede Argentina ati Cape Verde ni yo ma koju eni ba jawe olubori laarin orilede Australia ati orilede Egypt e je ka so wipe orilede Egypt won ti fi ese kan wa ni ipele round of 16 ese kan ni o ti o ba lo baye to ba ba be lo fun ti ale oni o ti daju wipe orilede Egypt yo ma koju enikan to ba jawe olubori laarin orilede Argentina ati Cape Verde iyen je gege bo se je e wa gbo eleyi na Switzerland yo ma koju eni ba jawe olubori laarin orilede Colombia ati Argentina ibi idije ife eye agbaye e ma gbagbe lale oni ni a ma mo eni ti yo ma koju orilede Switzerland Eagle 7 Sport Radio 103.7 FM tafidi kale silo abe okuta ise olulu ipinle ogun ni orilede Nigeria ifese won se laarin orilede Egypt ati orilede Australia won lo lowo lowo orilede Egypt lo den le waju pelu go ti won gba wole ni iseju 14 minutes as a won lo lanfani lati mi awon yen orilede Egypt ati gba na ni orilede Australia tin gbiyanju lati wa ona kan tabi ikeje lati so di mo pe
1: ori ife mi fun ball mo ti se ise big player ri mo de ti sise ni le se birthday igba mi kan wa to se pe mo ti pon mi ta fun yan ni le re ri lati ri owo lati fi ra bata abi lati ki lo si se ni oruko mi ni Taiwo Awoniyi Michael agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Gẹ̀ẹ́sì tí a ń pè ní England. Èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn pé tán bá ní ẹ wá sílùú Èbó kì í ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rọrùn tó. Ẹ kọ́kọ́ rò pé àwọn èèyàn tó ti fi ọmọ wọn síbẹ̀ láti bóyá bí ọmọ ọdún márùn-ún mẹ́rin tán ti bẹ̀rẹ̀ àmọ́ ìmọ̀ràn tèmi máa ń gbà ni pé mo kọ́kọ́ ní sùúrù kẹ́ ẹ sì rí i dájúdájú pé ibi tẹ́ ń lọ yìí ibi tí èsì ọ̀nà ìwọ ni. Tọ́ bá ti ní à owó kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan san báyìí lẹ́ẹ̀kọ̀ọ̀kan sí báyìí ẹ̀fùn àṣì ìmọ̀ràn tèmi ni fún àwọn èèyàn nílé. Orúkọ mi ni Taiwo Awoniyi Michael, agbábọ́ọ̀lù fún ikọ̀ ti Nottingham Forest ní ìlú Jersey tí a ń pè ní England.
2: Ọ̀rẹ́kùnrin máa ń ṣe ni wọ́n náà focus. Ẹ máa kẹ́ nìkan kan sọ fún mi pé ìkàn tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ àbí tó fẹ́ dáwọ́ lé wọn ò lè ṣe é. Wọ́n máa lè jẹ́ kí ẹnìkan kan sọ fún wọn pé ọ̀nà tó fẹ́ gbà rí ìkẹsọ́ náà ń bẹ̀. Orúkọ mi ni Olúwatóyin Lọ́ba Amúṣan. Èmi ni mo ní 100 Meter Record.

rán tí gbogbo àwọn èèyàn tí wọ́n jọ rìnrìn àjò náà ní ìgbà náà. Àwọn èèyàn wo ni wọ́n ti ràn lọ́wọ́ nínú ìrìn àjò tó wà lásìkò yìí, má gbàgbé wọn. Tọ́lọ́run bá gbé ẹ lọ́wọ́ sókè, má rò wípé àwọn ìdókòwò, má rò wípé wọn ò mọ̀ṣẹ́ o. Ìwọ gbìyànjú láti rántí àwọn ènìyàn tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Nítorí ohun tá a bá ṣe lónìí, ọ̀rọ̀ ọ̀tàn ni bódọ̀là. Ẹ má jẹ́ kí n sọ continuity nù, ibẹ̀ kọ́ ni mò ń lọ. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt ló wà lójú ọpọ́n báyìí. Ibi tí orílẹ̀-èdè Egypt ṣe ń léwájú pẹ̀lú àmì ayò ẹyọ kan sí odò. Australia, àwọn ń gbìyànjú ìpèsè àsìkò máa ń lọ. Time is going. Ṣé bá a ṣe fẹ́ gbá a lọ rèé? Àwọn wàá dúró. Níṣẹ́ ni wọ́n ń sáré sósì. Ìpè orílẹ̀-èdè Egypt kò máa gbọ́dọ̀ jẹ́ wọn jẹ́ àwọn kò máa gbọ́dọ̀ jẹ́ àwọn lọ́ máa já wa kúrò níbi ìdíje ìfi ẹ̀yẹ àgbáyé ní ìpele ikọ̀ ẹlẹ́ni 22 round of 32. Wọ́n ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n orílẹ̀-èdè Egypt ń dúró déédé lọ́wọ́ ẹ̀yìn yẹn. Ó tilẹ̀ jẹ́ pé orílẹ̀-èdè Egypt wọ́n fẹ́ máa ṣe àwọn àṣìṣe díẹ̀ díẹ̀ lọ́wọ́ ẹ̀yìn yẹn. Correct àwọn mistakes wọn lọ́wọ́ ẹ̀yẹn. Bẹ́ẹ̀ náà ni orílẹ̀-èdè Australia, àwọn náà ń ṣe àmúlò gbogbo àwọn àǹfààní tí wọ́n ní níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Ní pé kí àsìkò tó lọ, àwọn náà tẹ̀ rí.

0: Wanted from Big Kick. Wanted from Australia. Gbagbọọlu ti wa ninu box 18 bayi. If you choose that drug, I go take you. Ẹ jẹ́ ká wo ohun tí orílẹ̀-èdè Australia yóò fi eléyìí ṣe. Ó àkọ́kọ́. Position tí wọ́n fi bẹ̀rẹ̀ tí orílẹ̀-èdè Egypt fi mi àwọn àkọ́kọ́. Position yẹn gangan bẹ́ẹ̀ náà ni Australia wà báyìí báyìí. Ẹ jẹ́ ká wo bóyá ó máa rí bẹ́ẹ̀. Ó rí bẹ́ẹ̀ o. Ó rí bẹ́ẹ̀ o. Ó rí bẹ́ẹ̀ o. Ó ti rí bẹ́ẹ̀ o. Ó ti rí bẹ́ẹ̀ o. Wọ́n ti dẹ́ ẹyọkan padà o. Wọ́n ti dẹ́ ẹyọkan padà.
1: Hey, hey. 107.103.7 FM Sports Radio.
0: Orílẹ̀-èdè Australia, wọ́n ti dẹ́ yọ kan padà. In the back of the net. Hey. Orí ni wọ́n fi gbé wọlé o. Jesse, number 3. Àbí, kí ni mò ń rí yìí? Home goal ni o. Àwọn olólùfẹ́ orílẹ̀-èdè Australia wọ́n bọ́ṣọ ni o. Inú wọn dùn. Jesse number 3. Irú kí lè léyìí? Orílẹ̀-èdè Egypt. Wọ́n ti mi àwọn fúnra wọn o.

se kini ya o o no lero re aso ti mo mi ko ma ri be si jagura tan ti da kingdom ko orílẹ̀ èdè egypt tutu ṣe bẹ́ẹ̀ wọ́n tutu tún okun ṣòkòtò wọn so báyìí wọ́n tutu ń wá gò láti wà ní iwájú padà ọ́ kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí wọ́n ti dáyọ̀ kan padà orílẹ̀ èdè australia ti dá padà ọ́ ó ti dọ́gba báyìí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀ èdè australia àti orílẹ̀ èdè egypt ti dọ́gba ọ́ australia ti ń tẹ̀ ẹ́ wọ́n ti ń tẹ̀ lọ sí ọwọ́ ẹ̀yìn wọ́n ti ń tẹ̀ lọ sí ọwọ́ iwájú o orílẹ̀-èdè egypt àwọn náà ti ń tutù láti ọwọ́ ẹ̀yìn ohun tó ṣẹlẹ̀ sáwọn ará ìṣáájú kò gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ sí àwa náà ó tutù padà sọ orílẹ̀-èdè australia o wọ́n tuntun ń lọ o.

Zlatan. Zlatan Ibile. Wọ́n ti dá padà. Orílẹ̀-èdè Australia, wọ́n ti láǹfààní láti dá ọkọ̀ padà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Kí ni ẹ̀yin rò pé ó fẹ́ ṣẹlẹ̀? Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí, láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Orílẹ̀-èdè Egypt tó tún gbìyànjú, wọ́n ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ti súnmọ́ box 18 ti orílẹ̀-èdè Australia. Ṣùgbọ́n orílẹ̀-èdè Australia, wọ́n di ẹ̀yìn yẹn mú ni o. Wọ́n dẹ̀ búdè síta. Nígbà tó búdè síta ńkọ́, ọwọ́ orílẹ̀-èdè Egypt. Ọwọ́ wọn ló dé sí o. Orílẹ̀-èdè Egypt ti ń gbìyànjú láti ri pé àwọn tún padà sí ọwọ́ iwájú níbi ìfẹsẹ̀wọnsẹ̀ yìí. Ẹ jẹ́ ká wo bí ó ṣe máa rí. Orílẹ̀-èdè Egypt ni alẹ́ òní 58-minute played ìṣẹ́jú 68 ni wọ́n wà lásìkò yìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt 1-1. Australia tó tún tẹ̀ sọ wájú wọ́n ti ń tẹ̀wò yìí. Agbábọ́ọ̀lù ọwọ́ yìí fún orílẹ̀-èdè Egypt wọ́n ti mú fún orílẹ̀-èdè Australia. Jersey number 2 fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt. Ó dọ́gbọ́n sí. Ó ṣèkà, ó ṣèkà. Agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún orílẹ̀-èdè Australia. Ìyẹn náà dẹ̀ ṣe kí ni ó gba ọwọ́ mọ́. Ẹ wá wo nǹkan táwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Australia ń ṣe. Wọ́n lọ yọ ayédèrú yellow card jáde. Wọ́n wá nà sí òkè wípé adarí rẹfrí. Fúnà án. Ṣùgbọ́n adarí ayò kò wo bẹ̀yẹn. Orílẹ̀-èdè Australia ti fẹ́ gbá free kick yẹn báyìí. Ẹni tó wà wájú bọ́ọ̀. Mohamed Salah lèmi ń rí yìí o. Jersey number 13. Òun ló láǹfààní láti gbá o. Ibo ló dé. Wọ́n forí gbé dànù síta ni o. Ọwọ́ orílẹ̀-èdè Australia ló tún padà bọ́ sí. Máa lọ fa sìgá ní ilé epo ẹ̀yìn ará bí orílẹ̀-èdè Egypt. Ẹ bá máa clear dáadáa ní o. Orílẹ̀-èdè Australia ó dà ń pé wọn ò ṣeré mọ́ lásìkò yìí. Wọ́n ti gbé ká wọn mọ́lé o. Wọ́n ti ń wọlé o. Orílẹ̀-èdè Egypt ti gbé padà sí. Wọ́n ti là á síta. Ẹyọ kankan. Àwọn ni wọ́n ṣe ń gbá lásìkò yìí. Australia 1, Egypt 1. Ẹ má gbàgbé wípé ìṣẹ́jú 14 ni orílẹ̀-èdè Egypt ẹnu mi àgọ́. Ìṣẹ́jú 14 ni ẹni tí ń ṣe Azar ló láǹfààní láti mi àwọn àkọ́kọ́ fún orílẹ̀-èdè Egypt. Nígbà tí wọn yóò wọlé fún abala ẹlẹ́ẹ̀keje ni orílẹ̀-èdè Australia ni wọ́n láǹfààní láti dá padà látàrí home goal èyí tí Adi Jersey number 3 fún orílẹ̀-èdè Egypt. Òun ló fi orí gbé bọ́ọ̀ yẹn wọlé sínú àwọn ti orílẹ̀-èdè rẹ̀. Ló fi di ẹyọ kọ̀ọ̀kan báyìí 61-minute played níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Mo sọ di mímọ̀ fún yín lẹ́ẹ̀kan ní pé àwọn wo ni wọ́n ń léwájú. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ti mi àwọn jù níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Níbi tí nǹkan dé dúró yìí àwọn tó ti mi àwọn jù ẹni àkọ́kọ́ àrí Kylian Mbappe. Òun ni ó ń léwájú lásìkò yìí. Ta bá ń sọ̀rọ̀ nípa àwọn tó ti mi àwọn jù bẹ́ẹ̀ Lionel Messi òun náà gbẹ̀yìn o. Níṣe ni wọ́n tún tún gò yẹn. Wọ́n tún tún ṣò
bi ati se fi ori gbe wole fun orile de Australia o bi fun won leyin anfani yen lati pada sinu irun ifese won se yi pelu bi nkan se dedro ye je ka wo boyo orile de Egypt won yo to lanfani lati ri go kan lati le pada si waju ni bi ifese won se yi Kylian Mbappe omo orile de France won ni won le waju ta ba soro ni pa chat awon to ti mi awon jo ni bi DJ ife eyi agbaye 6 goals go mefa Lionel Messi ono o wa ni ipo keji go mefa ni ono ti lanfani lati gba wole ni bi ifese won se DJ ife eyi agbaye ye o de sese o ti Lionel Messi ba mi awon ni ale oni nigbati won ba n koju orilede Cape Verde o se je ki Messi ma le waju pada gege bi ati kowe re ta ba soro nipa awon to ti mi awon jo ni bi DJ ife eyi agbaye Ele Alan, oh no, wani. Go Maron, oh wani poketa. Harry Kane, oh wani pokeri. Go Melo, go Maron, oh no, ti lanfani. Lati gba wole. Usman Dembele, Mary. Sa, Mary, omoridi di Senegal. O ti le je pa won ti ja kuro nibe. Ibi tin kan de duro ni e. Nipa awon to ti mi awon jo nibi DJ Ife Eye Agbaye e ma je ka gbagbe ni pe ipele ti won wa yi la n pe ni round of 32 nibi DJ Ife Eye Agbaye ati ri awon orilede ti won ti peregede si ipele round of 16 ipele iko eleni merin de logun odami loju orilede France Belgium orilede Spain, Portugal, Morocco, awon na won ti teso waju Mexico, Canada, awon na ti teso waju, awon to wa lenu e lasiko yi, awon na ni orilede Australia to orilede Egypt, won wa lenu 64 minute played, nibi ifese won se, laarin orilede Australia ati orilede Egypt, 1-1, awon ni bi ti nkan de eyo kokan ni won wa. Lasiko yi orilede Egypt won to lowo arin yen lati le ri pe awon lewaju won ti to lo sowo iwaju won ti pada bo sowo orilede Australia gege bi won se nba lo orilede Egypt lowo arin yen midfield yen won di mu dada bi pe gbogbo shot yen lati owo enu box 18 yen sugbon ko lanfani won block e mo lowo orilede Egypt ni won shin tiraka ni won shin gbianjo lati ri pe awon pada si owo iwaju o ti bo si owo jersey number 19 yen wole o si pa lowo won o o si across yen wole ṣugbọn owo orilede Australia lo bo si won bude sita o o fi ara ko yen agba bọlu fun orilede Egypt won ti fe ṣe paṣipaaro akoko fun orilede Egypt jersey number 11 o ti fi jade jersey number 14 won fe gbe number 4 wole party won ni won gbe wole ni won gbe jade azan de wole azan jersey number 12 won yo party fun ziko won yo Abderrahouf won yo fun jersey number 12 kini erongba yin nipa bi awon ile orilede lati ile adulawo bi won se nse nibi DJ Ife Eye Agbaye agba bolu kan re to di orimo won fa
aláṣọ orí ló dìmú àwọn agbábọ́ọ̀lù máa ń parọ́ náà. Hydration break ìsinmi ráńpẹ́ adéaré ayò ti ní kí wọ́n lọ fún ìsinmi ráńpẹ́. Àǹfààní rèé fún akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt láti bá àwọn agbábọ́ọ̀lù rẹ̀ sọ̀rọ̀ wípé ẹ wò ó bí nǹkan ṣe ń lọ yìí. Ẹ gbọ́dọ̀ jáwé sóbí o, ẹ gbọ́dọ̀ gbìyànjú láti ṣe dáadáa. Ẹ ti rí báyìí, wọ́n ti dá ẹyọkan padà. Ẹ má jẹ́ ká give up, ẹ má jẹ́ ká sọ̀rọ̀ ìtínú. A lè ṣe, a lè pérégedé sí ìpele tó kàn. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ọ́ di mímọ̀. Ẹ jẹ́ ká rò ó pé nǹkan tí akọ́nimọ̀ọ́gbá orílẹ̀-èdè Egypt yóò máa sọ fún orílẹ̀-èdè àwọn agbábọ́ọ̀lù rẹ̀ nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt nìyẹn.

0: Sports Radio.
1: Ego 7 Sport Radio 103.7 FM. Tafidikale Silo Abeokuta ti Sululu Ipinle Ogun ni orilede Nigeria. Ifese won se laarin orilede Egypt ati orilede Australia lo nlo lowo lowo. Eyo kokan ni won si wa lasiko yi. Australia 1, Egypt 1. Jersey number 8. Mi awon akoko fun orilede Egypt lori anfani kan baye o de se kini o de yi gbagbo mi lo won ti fe gbe lomi wole o kasiparo akoko fun orilede Australia jersey number 10 awon meji Ray number 9 awon number 10 ati number 9 won fe gbe wole won de yo number 17 ati number 20 Irakuda ni won yo Ture wole fun Uruchik Ture wole fun Uruchik gege bi ati kowe re e je ka wo awon ti won gbe wole yi e je ka wo ara ti won fe da lori papa fun orilede Australia e ma gbagbe pe nibi ti ifese won se yi de lasiko yi o ti tora won o adura nu ni kaloku wa ngba lotun gba lo si wi pe eyan kan sa ma lole la le oni ta ba ma ni ka wo dada wa ta wa lati apa ile adulawo baye o gbodo tun sele o bi pe ki orilede miran lati ile adulawo ko tu lo la le oni leyin awon marun ti won ti jakuro bi idije ife eye agbaye orilede Egypt e gbodo tun boju aje la le oni o e ma gbagbe pe ko orilede Cape Verde oko orilede Ghana nibi idije ife eye agbaye orilede Morocco awon ti we won ti yon kankan lo si ipele to kan ta mo si round of 16 kọkọ fun yin pe saju ifese won se laarin orilede Argentina ati orilede Cape Verde ani ti se akoni mo gba fun ko agba bo orilede Argentina ti pagi kilo fun awon agba bo lo re wi pe asiyori ti awon ara bi se debi ti won de ye ni se mistake o ise ni won se debe eleyi ni eni ti se akoni mo gba fun iko agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina fi ń sin àwọn agbábọ́ọ̀lù rẹ̀ ní gbẹ́rẹ́ ìpàkọ́ nípa ẹ má lọ fojú di àwọn ará bí yo ṣe mọ ohun tí wọ́n bá orílẹ̀-èdè Spain fà ṣe mọ ohun tí wọ́n gbá ní ìpàdé nígbà tí wọ́n wà ní ìpele ìsọ̀rí jẹ́ ká wo lálẹ́ òní èmi ni wípé ẹ má fi ojú di wọ́n o bẹ́ẹ̀ àwọn Cape Verde wọn ni wọ́n ti ń lálà yẹn sínú wọ́n ti lálà yẹn sínú pé àwọn jáwé olúborí nígbà táwọn kojú orílẹ̀-èdè Argentina kò sí ohun tó lè ṣẹlẹ̀ alágbóbọ́ọ̀lù aláfẹsẹ̀gbá kò sí ohun tó lè ṣẹlẹ̀ níbi tí wọ́n ti ń ja orílẹ̀-èdè Netherlands tí wọ́n ti ń ja orílẹ̀-èdè Germany àlọ́wà sọ wípé kò sí ohun tó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ń ṣe akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Ghana òun náà ń sọ tiẹ̀ ní ẹ̀wọ̀ ojúṣe wa ni láti ilẹ̀ adúláwọ̀ láti tẹ̀síwájú níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé akọ́nimọ̀ọ́gbá fún orílẹ̀-èdè Ghana ìyẹn Carlos Quiroz òun ló ń sọ ilé ìdímọ̀ ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ tí yóò máa wáyé ní aago 2:30 òru ìní ẹ̀yìn fọkànbalẹ̀ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Ghana ẹ̀jẹ̀ ká ní ìgbàgbọ́ wípé àwọn náà yóò ṣe àṣeyọrí ẹ̀jẹ̀ ká ní ìgbàgbọ́ pé orílẹ̀-èdè Egypt wọn yóò ṣe àṣeyọrí ti orílẹ̀-èdè Cape Verde yẹn ni mi ò ti lè sọ nítorí ẹni tí wọ́n fẹ́ kojú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn afẹ́ alágbára díẹ̀ Australia ó fẹ́ gbáṣọ́ ti ẹyin ṣùgbọ́n àwọn agb agbábọ́ọ̀lù lọ́wọ́ èèyàn orílẹ̀-èdè nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt. Wọ́n dúró sẹ́pẹ́sẹ́pẹ́sẹ́. Àwọ̀ orílẹ̀-èdè Australia ló tún wà báyọ̀. Wọ́n fẹ́ tó. Wọ́n wà ní bèbè box 18 báyìí. Wọ́n tún àwọn èròǹgbà wọn pa. Jersey number 25. Wọ́n ti gbé lọ fún jersey number 8. Jersey number 15 ni bọ́ọ̀ wà lọ́wọ́ ẹ̀ lásìkò yìí. Tàbá ń sọ̀rọ̀ nípa agbábọ́ọ̀lù tí orúkọ rẹ̀ ń jẹ́. Beach. Orílẹ̀-èdè Australia. Wọ́n fẹ́ penetrate wọnú box 18 yẹn, ṣùgbọ́n orílẹ̀-èdè Egypt ń fi ń yé wọn wípé sẹ́ẹ̀. Àwọn òsùn taratara o, gbogbo ọgbọ́n tẹ̀ ń dá làwa ń rí. Agbábọ́ọ̀lù jersey number 15. Afez, òun ló ti jókòó sílẹ̀ báyìí o. Kí ló ṣe? Ó lè tẹ̀síwájú. Àwọn akẹgbẹ́ rẹ̀, wọ́n ti pè fún àwọn elétò ìlera o. Kí wọ́n wá yọjú sí. Agbábọ́ọ̀lù Afez, jersey number 15. Ó ti sùn gbalaja sílẹ̀ báyìí. Kí ló ń ṣẹlẹ̀ gangan? Àwọn elétò ìlera, wọ́n ti bá gbé lẹ́sẹ̀ sókè o. Wọ́n ti ń bá tẹ̀, wọ́n ti ń tẹ̀ lójú, wọ́n ti ń tẹ̀ lẹ́sẹ̀. Alágbàgbé, wípé ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt òun ni ó ń lọ lọ́wọ́lọ́wọ́ lásìkò yìí níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé. Wọ́n fẹ́ yọ o, ó dà kó ti ní injury. Trezeguet, òun ni wọ́n fẹ́ gbé wọlé jersey number 7. Wọ́n fẹ́ yọ Afez. Trezeguet ni wọ́n gbé wọlé báyìí. Karim Afez. Trezeguet ni wọ́n fi ń rọ́pò rẹ̀. Bọ́dà pa agbábọ́ọ̀lù yẹn ti ní injúrì nìyẹn. Ajẹ́ ń fi díẹ̀ múlẹ̀ fún yín. Wípé Chalobah, agbábọ́ọ̀lù lọ́wọ́ èèyàn fún ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Òun ni ó ti ń sọ ọ́ di mímọ̀ lásìkò yìí. Wípé ó máa wù wọ́n láti tẹ̀síwájú lọ sórílẹ̀-èdè Italy. Ó tilẹ̀ jẹ́ wípé àwọn ikọ̀ agbábọ́ọ̀lù kọ̀ọ̀kan níbi ìdíje English Premier League, wọ́n ti fẹ̀fẹ́ hàn sí Chalobah. Wípé kó wá darapọ̀ mọ́ wọn nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea. Ṣùgbọ́n níbi tí nǹkan dé dúró yìí, Chalobah fúnra lára rẹ̀ ni ó ti jáde sí gbangba wálíà. Wípé ẹ wò ó, ó wù mí láti tẹ̀síwájú, ṣùgbọ́n ìṣèlú lédè Gẹ̀ẹ́sì. Gẹ́gẹ́ bí ìròyìn yẹn ẹ ṣe fi ojúlédè, mo ṣe ní kí n tètè mú wá sí ètò ìbọn yín. Ẹ má gbàgbé o, mo ti sọ ọ́ di mí wọ̀n ṣáájú fún yín pé ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United wọ́n ti dá Andre Onana, wọ́n ti dá padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù Trabzonspor. Wípé àdéhùn àyálò tó lọ lò ń bẹ̀ tún padà lọ tún lò míì. Wọ́n wá fi àdéhùn rírà pátápátá, wọ́n fi kún àdéhùn yẹn lásìkò yìí fún ikọ̀ agbábọ́ọ̀lù náà. Orílẹ̀-èdè Australia, wọ́n ti gbá free kick yẹn, ó ti wọnú box 18 o. Wọ́n fẹ́ dàrú mọ́ wọn lójú láàrin yẹn. Aṣọ́lé yẹn ṣe dáadáa ńbẹ yẹn. Agbábọ́ọ̀lù kan tó jẹ́ ọmọ orílẹ̀-èdè jersey number 5, òun ló ti wà ńlẹ̀ báyìí o. Adarí ayò ń gbìyànjú. Ó ń gbìyànjú láti pẹ̀tù sí àárín yẹn. Ibi tí yẹn ti gbìyànjú, jersey number 19, ọmọ orílẹ̀-èdè Australia, ibi tó ti gbìyànjú láti fi orí gbé bọ́ọ̀ yẹn wọlé, ó kọlu agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Egypt, ó kọlu láyà. Wọ́n ti dìde lásìkò yìí. Wọ́n ti fún orílẹ̀-èdè Egypt wípé kí wọ́n tún tó látọwọ́ yìí. Wọ́n dẹ̀ ti ṣe bẹ́ẹ̀ láti ọ̀dọ̀ ẹni tí ń ṣe aṣọ́lé wọn. Wọ́n tún ń ba lọ sọ́wọ́ iwájú. Orílẹ̀-èdè orílẹ̀-èdè Egypt. Wọ́n ti ń súnmọ́. Box 18. Orílẹ̀-èdè Australia. Àwọ̀ ẹgbẹ́. Lọ́wọ́ òsì. Kíre. Wọ́n gbà lù lára. Jesse number 7 Trezeguet tó ṣẹ̀ wọlé. Ni wọ́n gbá bọ́ọ̀lù yẹn lù lára tó fi lọ fún goal kick. Tìtìjú ó fẹ́ gẹ́wé agbábọ́ọ̀lù Jesse number 15 nínú ikọ̀ agbábọ́ọ̀lù ìyẹn beach ṣùgbọ́n kò láǹfààní láti lọ lára ẹ̀ ìgbà tó máa dẹ̀ láǹfààní láti bíbọ̀ padà wọ́n gbà lọ lára ni. Inú àwọn olólùfẹ́ ikọ̀ agbábọ́ọ̀lù Egypt inú wọ́n sì ń dùn lápá kan. Wọ́n ṣe kóríyá fún àwọn agbábọ́ọ̀lù wọn lórí pápá. Ní pé bó tilẹ̀ jẹ́ wípé ó wà ní àárín méjì lásìkò yìí. A gbọ́dọ̀ sọ wípé a ní ṣe àtìlẹyìn fún yín mọ́. Wọ́n ń lùlù, wọ́n ń pariwo. Wọ́n ṣe ohun ìwúrí fún àwọn agbábọ́ọ̀lù wọn lórí pápá. 83 minutes played. Níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Australia won, Egypt won.

yẹn sáré lọ sórílẹ̀ èdè Italy níbi tí ìròyìn ti gbé jáde wípé Allegri òun ni yóò máa rọ́pò Conte nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Massimiliano Allegri òun ni yóò máa rọ́pò Antonio Conte nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn. Ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ni wọ́n kéde lé lọ́jọ́ Ẹtì Friday òní níbi tí wọ́n ti ń kí Allegri káàbọ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá wọn tuntun. Nínú àtẹ̀jáde tí wọ́n fi léde ni wọ́n ti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé Allegri ló ti fẹ́ ṣe ló ti tọwọ́ bọ ìwé ọlọ́dún mẹ́ta pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli odi ọdún 2029 tó lè sọ wípé òun fẹ́ fi inú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli sílẹ̀. Ẹ má gbàgbé wípé Allegri ló ti láǹfààní láti jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Juventus AC Milan kó tó di wípé wọ́n fi ọwọ́ òsì júwe le fun. Ẹ̀dẹ̀ má gbàgbé pọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù AC Milan ni wọ́n ti láǹfààní láti gbé Ruben Amorim wọlé sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn. Pẹ̀lú bí nǹkan ṣe dédúró yìí kò jẹ́ tuntun mọ́ o wípé Massimiliano Allegri ló ti jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Napoli. Ẹ jẹ́ ń lọ sórílẹ̀-èdè Turkey. Orílẹ̀-èdè Egypt wọ́n gbìyànjú pẹ̀lú ohun tèmi ń rí yìí. Wọ́n ṣe dáadáa lọ́wọ́ ẹ̀gbẹ́ yẹn. Wọ́n fẹ́ máa gbé àwọn crossing yẹn wọlé. Bóyá tiẹ̀ máa rí ẹni máa forí sí. Ó pọ̀nchẹ̀ ni o. Àṣọlé fún ikọ̀ agbábọ́ọ̀lù. Orílẹ̀-èdè Australia Beach. Ó pọ̀nchẹ̀ síta ni. Ó dẹ̀ ti wà lọ́wọ́ àwọn ti orílẹ̀-èdè Egypt lásìkò yìí. Mo gbé jẹ́sí nọmba 11.

pẹ̀lú ìwé ló fi ń tò ó fún wọn. Gbé báyìí báyìí báyìí ní kẹ́ẹ́ ṣe o bẹ ṣe ń lọ fún abala ẹlẹ́ẹ̀kejì yìí. Ẹ má gbàgbé pé lẹ́yìn ilé pẹ́nátì ló kú o. Nǹkan tí akọrinmọ̀ gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Egypt tó ń sọ fún àwọn akẹgbẹ́ rẹ̀ nìyẹn. Èmi kọ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ kò ṣeéṣe kó má jẹ ohun tó ń sọ òun nìyẹn. Wọ́n ti ń gbáradì fún abala ẹlẹ́ẹ̀kejì second half extra time níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Egypt àti orílẹ̀-èdè Australia. Ẹ̀jẹ̀ ń sáré moyín padà sẹ́yìn nípa ti àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé. Ta bá ń sọ̀rọ̀ nípa ìdíje ife ẹ̀yẹ àgbáyé, àwọn ìsì ìfẹsẹ̀wọnsẹ̀ tó ti wáyé ní àná àrí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ kan tó láǹfààní láti wáyé níbi ti orílẹ̀-èdè USA. Wọ́n ti na Bosnia pẹ̀lú àmì ayò 2-0. Spain wọ́n kó bẹ̀rẹ̀ fún ikọ̀ agbábọ́ọ̀lù Austria pẹ̀lú àmì ayò 3-0. Wọ́n dẹ̀ tẹ̀síwájú ní òní níbi tí orílẹ̀-èdè Portugal ti na Croatia pẹ̀lú àmì ayò 2-1. Switzerland wọ́n ti na Algeria pẹ̀lú àmì ayò 2-0. Riyad Mahrez ó ti kọ̀wé sọ ọ́ di mímọ̀ wípé òun ti fi àdàgbà ìtòrọ̀ lagbó bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá fún orílẹ̀-èdè rẹ̀. Bẹ́ẹ̀ àárín àwọn èèyàn bẹ́ẹ̀ tó jẹ́ wípé lẹ́yìn ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí ọ̀pọ̀ nínú wọn sọ wípé àwọn ò ṣe mọ́ fún orílẹ̀-èdè wọn. Manuel Neuer lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ já kúrò níbi ìdíje ife ẹ̀yẹ àgbáyé yìí òun náà sọ pé Ebenezer níbi ìlú àrọ̀ lọ́wọ́ dé. Australia àti orílẹ̀-èdè Egypt àwọn lọ́jọ́ wà lẹ́nu ẹ̀ lásìkò yìí o. A ti mọ ẹni tí yóò gbèrègede lọ sí ìpele tí ó kàn lọ sí ìpele round of 16 ìpele ikọ̀ ẹlẹ́ni mẹ́rìndínlógún. Ẹ̀yin náà ẹ láǹfààní láti bẹ̀rẹ̀ sí ní pè wọlé tá a bá ti dánu dúró ní apá bí yìí. Ìṣẹ́jú mẹ́fà ìṣẹ́jú 100+ 106 minute ni wọ́n wà lásìkò yìí. Abala ẹlẹ́ẹ̀kejì àfikún àsìkò second half extra time òun ni wọ́n wà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Àwọn méjèèjì ń gbìyànjú tá a bá sọ̀rọ̀ nípa bí ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ṣe lọ Australia. Wọ́n ti súnmọ́ Boxing Tino ṣeré aṣọlé agbábọ̀ọ̀lù lọ́wọ́ yìí fún orílẹ̀-èdè Australia. Ta bá ń sọ̀rọ̀ nípa Ibrahim ó ṣe dáadáa lọ́wọ́ yìí. Anywhere belẹ̀ fèsì ni lásìkò yìí o. Àwọn ti Egypt wọ́n kàn ń là á síta ni wípé sẹ́ tó bá jẹ́ penalty shootout náà ni a mọ bá a ṣe máa ṣe. Australia wọ́n tún tẹ̀síwájú o. Throwing fún orílẹ̀-èdè Egypt. Ta ló fẹ́ sọ? Hani ló fẹ́ sọ. Ó bú díẹ̀ síta báyìí ọwọ́ àwọn ti Australia ló bọ́ sí o. Adarí ayò ti mú fún orílẹ̀-èdè Egypt Mohamed Salah ni wọ́n gbé ṣubú. Ó fà. Adarí ayò yẹn ríran. Adarí ayò yẹn ó ríran. Saikati òun ló fa Mohamed Salah. Jersey number 12 fún orílẹ̀-èdè Egypt. Ó gbìyànjú ó gba ṣọ́ọ̀tì yẹn láti ta. Má sọ̀rọ̀ nípa Atia. A ní aṣọ́lé yẹn ò dúró dédé dáadáa ni nítorí ó ba agbábọ́ọ̀lù ọwọ́ yìí fún orílẹ̀-èdè Australia. Ó bà á mọ aṣọ́lé yẹn dúró dáadáa. Ó fi láǹfààní láti mọ orílẹ̀-èdè Australia báyìí. Egypt wọ́n ti gbà á padà.

wá. Ìṣẹ́jú 110. 110 ni wọ́n ti wà báyìí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Kí ló fẹ́ ṣẹlẹ̀ lẹ́yìn tí eléyìí bá wá sí ìdánidúró? Kí ló fẹ́ ṣẹlẹ̀ tí adarí ayò bá fún fèrè wípé ohun tó kàn ní penalty shootout? Orílẹ̀-èdè Egypt ń gbìyànjú pé sẹ́ àwọn ò fẹ́ gba penalty. Gbogbo àǹfààní tí wọ́n rí ni wọ́n tiraka, ni wọ́n gbìyànjú láti ṣàmúlò rẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn ará bíi àwọn agbábọ̀lù lọ́wọ́ yẹn fún orílẹ̀-èdè Australia, àwọn náà sun. Kani ó sọ Troyin ó sọ sí jersey number 19 fún orílẹ̀-èdè Egypt. A má sọ̀rọ̀ nípa Adia di ọwọ́ ẹni tí ń ṣe. Ibrahim òun àti Rabia wọ́n ń gbìyànjú lọ́wọ́ ìyẹn. Kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí? Àsìkò ń lọ. Eagle 7 Sport Radio 103.7 FM. Ta fìdíkalẹ̀ sílùú Abẹ́òkúta tí ṣolúlu ìpínlẹ̀ Ogun ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin orílẹ̀-èdè Australia àti orílẹ̀-èdè Egypt. Òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Ẹyọ kọ̀ọ̀kan ni wọ́n dẹ̀ wà lásìkò yìí. 11 minutes. Ẹ má sọ̀rọ̀ nípa abala ẹlẹ́ẹ̀kejì. Lápapọ̀ ìṣẹ́jú 111 òun ni wọ́n ti wà lásìkò yìí. Orílẹ̀-èdè Egypt ń gbìyànjú, wọ́n ti wọlé o. Mohamed Salah tí wọ́n lè fele ṣe ó káwọlé rí ni o. Òun ló tún fẹ́ gbìyànjú aṣọ balógun lórí pápá fún captain àwọn Australia yìí. Ó ti ṣe oríṣiríṣi lọ́wọ́ ìyẹn o. Ó ti kó wọn yọ nínú ewu lóríṣiríṣi. Mohamed Salah ó fẹ́ gbá kọ́nà yẹn, ó dẹ̀ ti gba báyìí. Kí ni wọ́n fẹ́ fi ṣe? Wọ́n forí gbé dànù ni o. Ọwọ́ orílẹ̀-èdè Egypt ló ṣì wà. Mohamed Salah. Kọ́nà míì fún orílẹ̀-èdè Egypt. Ní pápápá Mohamed Salah ti ṣe bẹ́ẹ̀, ó ti páàsẹ̀, ó ti fi ránṣẹ́, wọ́n ti sọ. Mo ọ̀rọ̀ wọn fi ṣe o. Àsìkò ń lọ. Ìṣẹ́jú 13 lábala ẹlẹ́ẹ̀kejì àfikún àsìkò. Tó bá sí torí balógun lórí pápá fún ikọ̀ agbábọ́ọ̀lù Australia yẹn ni, ó ṣeéṣe kí bọ́ọ̀ yẹn wọlé o. Ṣùgbọ́n níbi tọ̀rọ̀ dédò yìí, orílẹ̀-èdè Egypt wọ́n ti gbà o. Kani Mohamed Salah kí ló fẹ́ fi ṣe? Mohamed Salah gbìyànjú. Àwọn ará bíi di lọ́nà another corner yẹn tí wọ́n tẹ̀lera wọn báyìí back to back ní orílẹ̀-èdè Egypt. Mohamed Salah àfi bíi wípé òun nìkan lọ ni kó máa gbá kọ́nà fún orílẹ̀-èdè Egypt. Wọ́n ti gbà o. Wọ́n fún wọn ní pressure, tẹ́ bá ń gbọ́, fún wọn ní pressure. Wọ́n fún Australia ní pressure gan. Ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí bọ́ọ̀ bá ti wà lọ́wọ́ orílẹ̀-èdè Australia, wọ́n máa ń calm down. Bí wọ́n ṣe ń gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yóò dàbí wípé penalty shootout yẹn ló wà lójú àwọn orílẹ̀-èdè Australia yìí. Pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí, kì í ṣe ohun tán máa fi pínyà léléyìí. Australia ti fi bọ́ọ̀ yẹn ránṣẹ́ sínú o. Ṣùgbọ́n agbábọ́ọ̀lù lọ́wọ́ ẹ̀yìn fún Mapali